àtúpalẹ̀ èdè òyìnbó tẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ilé iṣẹ́ alára àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé gan látago mẹ́fà ìdájí sí àgọ́ méje àárọ̀ ni ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday.

ìdùnnú yín lórí ọmọ kò ní já sásán kò dẹ̀ ní díbàjẹ́ lágbà ọlọ́run bá ẹ ti ṣiṣẹ́ o ẹ jèrè ọmọ gbogbo abi ọmọ pátápátá ni mo gbàdúrà fún láti apá bí nínú iṣẹ́ wa ní rédíò 103.5 FM lórí ètò ẹ̀jẹ̀ kayọ̀ olúwa gbogbo yín pátápátá tẹ́ ẹ ṣe ń ṣiṣẹ́ lórí ọmọ ẹ ní jìṣẹ́ ìgbà tí iṣu ọmọ bá jìnà tán ẹ ní dẹni àkọlẹ̀ bò bẹ́ẹ̀ lẹ̀ ní dẹni àwátì lágbà ọlọ́run bá ṣe ní nínú oṣù kéde tá a wọ̀ yìí oṣù ayọ̀ oṣù bùkún oṣù ìtẹ̀síwájú oṣù ọláńlá òun ló máa jẹ́ fún gbogbo àpátápátá títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tí kristi bá fà bí bọ̀ sẹ́yìn àti ẹ̀yìn àti èmi a tún jọ pàdé lórí ètò ẹ̀jẹ̀ kayọ̀ olúwa ọmọlọ́lá ọ̀làmìjùlọ tó dárí wípé ó dàbọ̀ náà.